fún ni wọlé abẹ́rẹ́ wọn fún mi lábẹ́rẹ́ wọn fún mi lóògùn mo mi wọn fún mi léyìí tí mo lò nínú bàálù wọn ní ṣe mo rí báǹsì tó dúró wọn ní kí n má wọnú ẹ lọ tààrà.